ìjìnà fún òun. Bàbá rí ọṣẹ títí o, oṣù kìíní oṣù kejì nǹkan kan ò mọ̀ sẹ́lẹ̀, dípò kó tún dáṣe ló tún burú sí. Ọ̀gá wa bá gbọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ ló bá lọ kọ́ ẹjọ́ ló sọ fún ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìmọ̀ nǹkan báyìí mọ̀ sí mi. A dẹ̀ lọ dọ wòlíì kan, wòlíì yẹn sọ bàbá yẹn ní òfinú tóbìnrin gbọ́ ọ̀dọ̀ wòlíì yẹn lọ lẹ́yìn má jẹ́ kí ìyàwó rẹ mọ̀. Kó lọ explain tó ló ń ṣẹlẹ̀ sí lọ explain fún wòlíì. Mọ́mì mo júbẹ̀ yín mọ̀mọ́, mo jùrù fún yín o, ihìn tó sẹ̀yìn ihìn tẹ́ ẹ bá fẹ́ kó dáa ló máa dáa, ihìn tẹ́ ẹ bá ní ó mọ̀ dáa kò sẹ́ni tó lè jẹ́ ó dáa, àfi kẹ́ ẹ sàánú kó lè dáa náà ni. Nígbà tó dọ̀dọ̀ wòlíì bá ní olóńlọṣẹ́ oní kò dáhùn, ó dáa kúnlẹ̀ já gbàdúrà. Ó dókọ Jésù. Nígbà tí ó dá ọṣẹ wo ná gbé fún ẹ, tọ́lọ́wọ́ ló wà ńbẹ̀ yẹn bá ní wáìtì tẹ́ gbé fún náà ló gbé fún mi, ó ní èmi kọ́ mo gbé yẹn fún. Èyí tí mo gbé fún mo ti kọ́lọ̀ ni gbogbo tó wà níbẹ̀, mo ti kọ́lọ̀. Ó ní mo ti kọ́lọ̀ wá tì. Ó dà mo fẹ́ rí ìyàwó rẹ̀.